kóòtù ọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ ó yá tútù ọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ kóòtù ọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ èmi ti tọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ ó yá tútù ọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ májà májà májà ó yá àwọn iṣẹ́ ìgbàgbórí ọ̀tá ti gbó ọ̀tá mi ti rógo.